0: ayé mi on le mi korira awon ni alujanu buburu a lo iyo oni bibeli fini nje won fi iyo pa o lara e won ti mama iso nbo a mo bi to ti kan oko emi ti eyi eni kan ni woli se mo biyan mo won e biyan mo o bo ba se ndagba to n fine si be loko emi na mo rin ki won mo rin ki ni won bi satani won ni bolo ti nbo oni rin ki ni do kaakiri kaakiri aye so besu atanu alujanu re se mo rin ki ni e ile ti oba si jesu ile ti oba si agbara won a mo be to ile 55000 won a mo yewo kile o to mo bibeli ni nigba ti eniyan sun ota re wa won gbin epo sinu alikama won si ba ti won lo oh nibo lomi ti buru nibo ni yo ti sa ati mu itusile ta mu wonu 77 ninu eleyi ti o yato gedegede sinu ipade agbara yi esa mo raye yin 77 tele oh ibi te ba ti ri ejo te ri ija te ri wahala e mo suspect ya je won lawon se ba je kan ni lai mo pe n ta won ba pade nigba ta won pe omo odun 12 ni oko won ti won pe ni agbongbo ki lo wa sele eje n gbon ti ya n pe omo odun melo ni ko fenu e so fun re
1: asimo ni mo lo si ilu yen ni nigba ti wa ni odun ni omo odun 12 ni ti mo so re ni simo je omo 50 years
0: aha 50 years iya 50 years o ti lo 38 years ninu idamu oko orun oko emi oro re dabi okunrin ti won ri ti won pe ni alawun egba ti mo joko ni eti odo Bethsaida ogun ti e na 38 years ni kini oko emi wa foju obirin iri kini mo se engineer ke le mo toro re ba joro yi loni gbogbo sona church le de boro yen ba njoro re esa ese egba se mo ko sise kankan fun yin mo sa e wa dabi eni pe mo kankan se ibi togun ti wole le kiesi a da iyo sinu ma ka nkankan lawe sinu yo e wona be se rapala dori Facebook TikTok to ba se pe mo make sense yo o ba se pe Gen Z generation ni te ni is a good and holy eh so re tin so be opo emi ti han le mo en ti han ti ra nye ikan ninu ogun to buruju laye ni ira niye e wa wo nkan o ni bi ta tin ba oro ibo odun meji la lo wa won si fi aje titi oro njo we abi omo dogbon jobo engineer kin lo foju obirin iri
1: baba mi o lo ba n ba mi jakadi loju orun a jo n ja ni oju orun jakadi gidi kan to fe fa mi lo mo ri pe ni oro ojo ni ijo igba to je ojo kefa yen at ni 6 ota mi fe ku ṣùgbọ́n mo ṣàbẹ̀ sí pé ẹ̀jẹ̀ jésù tí mo fi lajú sójú ayé nígbà tí mo máa jí sójú ayé tí mo ṣe jáde lẹ́nu ọ̀nà yàrá mi ọkọ mi náà jáde lẹ́nu ọ̀nà yàrá abápàdé wọ́n bá wò mí mi mọ nǹkan tó wò mí fẹ̀mí kọ́ yíjú pàrọ̀ wọ́n bá ní kí n wá wọ́n wá rí apá mi gbogbo apá mi ibi tó ti dì mí mú tó ti pọ́n bí ẹ̀jẹ̀ wọ́n bá ní wípé ṣé lóòótọ́ nìkan táwọn rí wípé àwọn rí ọkùnrin kan ó dúdú ó ga ó fi firigbọ̀n wípé ń bá mi jàjú ohun pé ó ṣàn fà mí ó fẹ́ mi lọ pé wọ́n wá sọ fún un pé kóun fìyàwó òun sílẹ̀ kóun fìyàwó òun sílẹ̀ lórí ìyàwó ẹ báwo tó wọn ṣe àtijọ́ ń fà bó ṣe ń fà mí àwọn náà ń fà mí pé àmì táwọn arímọ̀ ṣe jí ọwọ́ mi yẹn ó pọ́n ni tó pọ́n bí ẹ̀jẹ̀.
0: Nice! lójú ẹ̀mí ó sì jáde sójú ayé àsìkò kan náà wọ́n jọ jí nígbà tí àdúrà pé ọjọ́ kẹfà ó tún àkókò kan wá kristi kan ayé agbára la wà yìí pé wọ́n ṣe fóònù wọ́n ṣe fídíò wọ́n ṣe fíìmù kò túmọ̀ sí páwọn èèyàn ọmọ jìyà abẹ́nu ẹ dìde gbogbo ẹ̀yìn ọmọ ọlọ́run níbi tẹ́ ẹ dúró sí náwó yẹn báyìí wà ké ẹ̀yìn àlejò tó ń bá èmi onílé dulé wà á mọ̀ mí báyìí lolúwa wí ẹ fi ayé mi lẹ̀ ẹ fi ayé àwọn ọmọ mi lẹ̀ má kà parada yàdé àbọ̀lú ẹ̀mọ̀ nọ́ọ̀sì ẹ̀yìn àlejò tẹ́ ẹ kígbe tẹ́ ẹ tẹ́ ẹ lé ayé mi kiri tẹ́ ẹ sọ pé ẹ̀yìn lẹ́ni mi ẹ̀yìn agbára mi mo ní nǹkan mi iná bọ́ọ̀lù wọn jésù olúwa wa are you praying so ń gbé àdúrà bóun wó wa mọ̀mọ́ mọ̀mọ́ kan ẹ̀yìn ò nílò àdúrà àkọ́bí rẹ ìkejì ọmọ rẹ mọ̀mọ́ kan gbọ́ mi ní ìṣòbí mẹ́rin lónìí àwọn mẹ́rẹ̀ẹ̀rin sì ti dàgbà ètò kéré jù nínú wọn ló pé ọmọ ọdún 29 lónìí 29 years wá wọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin ètò dàgbà kò lọ́kọ́ ìkejì kò lọ́kọ́ ìkẹta kò lọ́kọ́ ìkẹrin wọn lọkọ ọkọ ẹ̀mí tí wọn ò lè mú wá dáná lé rẹ̀ ó ní òjé wọn lọ bẹ̀rẹ̀ àdúrà báyìí ẹ dìde gbogbo ẹ̀yìn ọmọ ọlọ́run ẹ lọ fẹ̀yìn tí ilẹ̀kùn kan wà kẹ́ gbogbo agbára tí sílẹ̀kùn ayé mi